wọ́n fi kìrìsìtì ọ̀sẹ̀ mú bẹ́ẹ̀lẹ̀ ọjà lábàálẹ̀ àwòbọ̀yẹ sáré mi nígbà tó wá rí ni pẹ̀lú wíńdì náà gbogbo wa máa yẹ wọ́n ní.

0: Rọ́fìn
1: Mínísítì. Mo ṣe ń mú bẹ́lẹ̀.
0: Mo ṣe alábàálẹ̀.
1: Àwòbọ̀ yìí sáré mu.
0: Nígbà tó wá rí ni pẹ̀lú wíìsì
1: pọ̀, gbogbo wa máa yẹ̀
0: wò. Wọ́n ní
1: lábàá.